0: Ọdọ bí chẹ́ nsìká.
1: Papa ẹnu fẹ́.
0: Amen.
1: Amen.
0: Bẹ́ẹ̀bi sè. Afẹ́ iná mẹ́nya.
1: Fẹ́ mẹ́nya nyankwa.
0: Nyankun bíà.
1: Ní ọdọ chẹ́ ní
0: ọdọ chẹ́ ònìyà.
1: Nyankun ní ọdọ. Ọdọ a ó nyẹ wí ya.
0: Ẹyẹ ọdọ ó nyẹ. Amen.
2: Amen.
0: Amen. And come
1: me
0: cry. Reyo.
1: Machin kwa Jesus abotrim.
0: Machin kwa Jesus.
1: Abotrim.
0: Abetrim.
1: Obon na bon sam.
0: Obon na bon sam. Anche me cry.
1: Reyo. Reyo. Machin kwa Jesus.